0: ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ọkì mú iná rẹ̀ yín gbé jọ́rẹ̀ ẹgbẹ́ gbé bí ọ̀tọ̀ ẹ̀dù nọ́kẹ́kẹ́ ẹ̀dù ní máa kóyè ẹgbẹ́ sí náà tí a ní iná gbé rẹ̀ dáhìn ọ̀nà tó tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ẹ̀dù gọ́vnọ́ sínítọ̀ mọ̀dé ó pẹ̀wò ọkì lọ́ ẹ̀wẹ́ kẹ́ shine agenda nara miege nya jere wikida asene ono kira aki nara mie edu we na vai na miege nya ekino kira aki nwe duru baru woku etu health insurance commission iwe birel wokere kere ye oyi emina te akilufu adoro bo wagma neneze bocho insurance plan oda vina wekba oda re wigo no hukbe bomigo okere 18,000 naira bano emino serio emi ye no na mie mige nya aki migo nye kobo nye kwen nye orisa bova ye do lwoy also he beto baki no orano serio oke ayoria na miege nya oki wanre oki arivi ikuche nya egboliva oki roku no hanwa no si imo obo arisa bolu onyo so he
1: 09066395519
0: beto baki no eni da gosi oso he emi roko da reshan NIN national identity number ukurere toma kboche lura kan ukure upa webere na mie are nye vi uwa hiwebe no ekiri aki uwa agwa wache mama le baino tani matana ubanu weda ati ole 08139656397 Etu Health Insurance Commission. Ewunde himoria ugwegbe na regwegbe osore

ọ̀nà sí ó tọ́ wà ní kúná sẹ́wọ́nà ọkí mú iná rẹ̀ hí gbé jọ rẹ̀ wí gbé rí ó tọ́ ẹ̀dù náà kẹ́ẹ̀kẹ́ ẹ̀dù ní máa kóyè ewé sínú tí a yẹn náà gbé rẹ̀ dáin ọ̀nà tó tọ́ wà ní kúná sẹ́wọ́nà ẹ̀dù gọ́vnọ́ sínítọ́ ọmọdé ó pẹ̀wò ọkí lọ́ ìwẹ́kẹ́ shine agenda nara miege nya jere wiki jase ne ono kira ki nara mie edu we na vai na miege nya ekino kira ki nu we duru baru wo ku edu hi imo bere lu okere kere ye oyi

0: na-ahụ n'anya. Ndewo nu, udo dịrịkwa nụnụ. Onaka osiwe ham n'ọnụ na ofu radio station anyị nke bụ East Ham Binoculars. Udo dịrịnụ ndị Igbo. Ndewo nu. Nụ ya nọ, bọsị ọzọ, anyị apụtakwa ka anyị kọrịnụ onye osiwe na-eme n'obodo. Ndewo nu. Ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịkwanụ mma n'abalị. Ya gazienụ nụ ndị Igbo. A na-emekwu na-ekwu obodo ọ bụ na ndị Igbo na-adịrọ. Ahịa ada azụ n'obodo ahụ, ndị Igbo nu. Nne Chezona, onye na-ekwu okwu a bụ ofu nwanyị na nwoke, anya mere Good News, Chukwu, ya gazie.
1: Eka bụ si ịrụrụ mere wakati n'ileshe redio West Ham Binoculars, Uromi, etetisi amakori re. Comrade Solomon, gbe igbese ọlọpàá Edoyin, ó rọ àwọn ọlọpàá láti ṣe iṣẹ́. Pẹ̀lú òtítọ́, ẹgbẹ̀rún mẹ́rin àwọn ará Edo yóò jàǹfààní nínú ètò ìṣègùn abẹ ìṣedúró. NAMDA fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta láti pèsè ìbéèrè rẹ̀. Ó kìlọ̀ fún ìdáṣẹsílẹ̀ iṣẹ́. Olúwadámiláre ni oníròyìn fún tèmi. Ẹgbẹ́ ìròyìn.

Ẹ̀sán binoculars Rumi ẹ tẹ́tí sí àwọn àkòrí ìròyìn. Comrade Solomon gbé ìgbésẹ̀ ọlọ́pàá ẹ̀dọ́ yìí. Ó rọ àwọn ọlọ́pàá láti ṣe iṣẹ́ pẹ̀lú òtítọ́. 4,000 àwọn ara ẹ̀dọ́ yóò jàǹfààní nínú ètò ìṣègùn abẹ ìṣedúró. NAMDA fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta láti pèsè

Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná ṣẹ̀wá náà, ọkì mú iná rẹ̀ yín wé gbèrè jọ́rẹ̀ wé gbèrè wí ọ̀tọ̀ ẹ̀dù. Nọ kẹ́ẹ̀kì ẹ̀dù ní máa kọ́ yé, ewé sínú tí a yẹn náà gbèrè dáin. Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná ṣẹ̀wá ẹ̀dù, gọ́vnọ́ sì ni tọ́ ọmọdé ó pẹ̀wò. Ọkì lọ ìwé kẹ́ẹ̀ Shine Agenda. Nara miege nye jiri wiki jase ne. Ono kiri aki nara mie edu we na vai. Na miege nye ekino kiri aki nwe duru baru uku. Edu Health Insurance Commission. Iwe bire luo kire kire ye. Oyi imina che aki lufu adoro bo wakma. Nenezi bocho insurance plan. Oda vina wekba. Oda re wigo no hukbe. Bumi go kire 18,000 lira bano. Ibi no serio. Ibi ye no na miege nye aki migo indie kobo indie kwen indie orisa bo vaye do luoy. Oso he. Beto baki no. Ora no. Serio, okay, Oriana, Megina, Okiwanre, Okarivi, Ujena, Eboliva, Okiro.

0: records.
1: Yeah, we global.
0: Let's go.
1: We sing Flex Good Calm and Signify.com. We stream your dream till it's worldwide.
0: Starks.
2: Ti afurasí pe o n lo fídíò ìhòhò fún ìdẹ́rùbà. Ọ̀gágun omi Nàìjíríà gba 24,000 epo lítà rọ̀bì tí afurasí pé wọ́n jí ní Rivers. Olúwadámiláre ni oníròyìn ẹgbọ́ ìròyìn náà ní kíkún. Àwọn amòye ti kéde ìkìlọ̀ lórí bí àwọn ọmọdé ṣe ń farahàn sí ọtí ní kékeré pẹ̀lú àwọn ìròyìn tó kan ọmọdé ọdún mẹ́sàn-án. Wọ́n rọ àwọn òbí àti àwọn àgbàlagbà láti máa ṣe fún àwọn ọmọdé ní ọtí tàbí rán wọn ní ohun mímu ọlọ́tí. EFCC ti mú ọkùnrin kan ní Edo tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń dẹ́rùba obìnrin kan láti fi fídíò ìhòhò rẹ̀ síta bí kò bá fún un ní owó.

ìpínlẹ̀ Rivers. Ìgbésẹ̀ náà jẹ́ ara iṣẹ́ tí àwọn ọmọ ogun ṣe láti dènà jíjí epo àti iṣẹ́ epo àrúfin.